0: wọn ń fi ministry
1: bó ṣe ń mú bẹ́ẹ̀lẹ̀
0: rárá bó ṣe alábàálẹ̀ àwòbọ̀yé sáré mú nígbà tó wá rí ni pẹ̀lú wíṣìn náà
1: gbogbo wa máa yé wù
0: wọ́n ní
1: lábà
0: ọtúbà lábà
1: láàbàtà
0: ó wà kánà.

0: ọjà lábàálẹ̀ àwòbọ̀ ẹ̀ka ewu nígbà tó wá nínú pẹ̀lú wíṣíkọ̀ gbogbo ọmọ ayé ewu
1: wọ́n ní lamba
0: ọtúba lamba black panther ohun akanda
1: wọ́n ní
0: lamba ọtúba lamba affordable for the street
1: iṣẹ́ black china
0: oṣù ẹ̀hún yẹn ni yẹn ha wọ́ọ̀sì yẹn láyé bí àdìrẹ́ wà ó yẹ ẹ́
2: are we going insane?